ẹ̀kúnrẹ́rẹ́ ni Ẹpẹ́pẹ́ Jericho gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Bonelli Aṣàbọ́sùn gbà kalẹ̀ tí Agbọ́lá ní ká fi tó wa létí wa yìí. Ó yẹ jẹ́ ká lọ sí ìgbégamẹ̀, ìgbọràn, iṣẹ́ rere àti àṣeyẹ iṣẹ́ ni wọ́n ń kéde rẹ̀ ní séje ìgbégamẹ̀, la discipline, le travail et le succès. Nínú ètò yìí ni wọ́n fi ń pe àwọn akẹ́kọ̀ọ́ láti ọwọ́ àwọn aláṣẹ, àwọn mínísítà elétò ẹ̀kọ́, àwọn akẹ́kọ̀ọ́ tí a pè láti tẹ́wọ́ gba àwọn aláṣẹ mínísítà tí wọ́n wá ṣe àkíyèsí bí ètò ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ ti rí láti ẹnu mínísítà elétò ẹ̀kọ́ pẹ̀lú àwọn ọmọ ilé ìwé ti séje gbégamẹ̀. Ǹjẹ́ bí ó ṣe rí níbẹ̀ nìyẹn. Tí a bá gbàtà lọ sí Sẹ̀mẹ̀pójínkọ́, ní ìpínlẹ̀ Wẹ́mẹ̀ ní Sẹ̀mẹ̀pójí, ilé ìwé ti bẹ̀rẹ̀ láìsí tàbí ṣùgbọ́n kódà wọ́n sì dínkù gba orúkọ pẹ̀lú ètò gidi fún ẹ̀kọ́ rere láàrin ọdún yìí, gẹ́gẹ́ bí Actu tó ṣe àlàyé tó jẹ́ dìrẹ̀tẹ̀ wọn ní Sèje Sẹ̀mẹ̀pójí ti sọ. Tí a gbọ́, wọn kò jáfara nípa iṣẹ́ ṣíṣe lọ́dọọdún ní Sẹ̀mẹ̀pójí láti yege iṣẹ́ wọn gẹ́gẹ́ bí ohun tí sàǹsọ́ wọn sọ. Wọn kò jáfara ní òrèkóòrè lórí owó ilé ìwé gbígbà lọ́wọ́ àwọn òbí gẹ́gẹ́ bí ẹni tí a mọ̀ sí àmà ìyẹn ni lóko ti ṣe àlàyé. Ní gbogbo ọ̀nà ni wọ́n gbà fi ṣe, kódà àwọn ọmọ pàápàá jẹ́rìí sí gẹ́gẹ́ bí àwọn kan nínú wọn ti sọ. Tí a gbọ́, ǹjẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká fi ẹsẹ̀ kan dé ìdèròpó lẹ́gbẹ̀ẹ́ wa níbí báyìí. Ní ìdèròpó níbẹ̀, ọ̀rọ̀ nípa kantínì ilé oúnjẹ tí ìjọba ṣí káàkiri àwọn ilé ìwé ti ológo bẹ̀rẹ̀ àti alákọ̀ọ́bẹ̀rẹ̀ níbẹ̀. Àwọn náà ń kọ́ wọn kẹ́yìn, wọ́n bẹ̀rẹ̀ eléyìí ní ọjọ́ kejì tí ilé ìwé bẹ̀rẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ni máa ṣe oúnjẹ fún àwọn ọmọ. A gbọ́ wípé ọmọ kan yóò máa san 20 pọ́ùn tí a mọ̀ sí sẹ́ńsà ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ náà, tá a mọ̀ sí ọjọ́ Ajé, títí ọ̀sẹ̀ náà yóò fi parí. Ẹni tí ò bá sì san yóò máa mú 4 pọ́ùn wá ní ojoojúmọ́ fún oúnjẹ náà. Ǹjẹ́ pẹ̀lú gbogbo eléyìí kan, a máa sọ fún wa pé àwọn òbí àti àwọn ọmọ iléèwé, pàtàkì ní ilé ìwé ti ológo wẹrẹ tá a mọ̀ sí maternel, àwọn ìyá àti bàbá àwọn alágbàtọ́ wọn kó àwọn ọmọ wá. Àwọn ọmọ mìíràn wà tó jẹ́ pé wọ́n wá láti wá gba ìwé tí wọ́n fi mú wọn lọ sí ilé ìwé ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ tá a mọ̀ sí kúprimẹ̀, tó fi bẹ̀rẹ̀ ilé ìwé yàrá àkọ́kọ́ tá a mọ̀ sí séyì níbẹ̀. Ìwé yìí àwọn kan wá láti wá gbà, àwọn kan sì wà tó jẹ́ pé wọ́n fẹ́ fi orúkọ ọmọ wọn sí ìwé tí ó bẹ̀rẹ̀ maternel tàbí maternel day gẹ́gẹ́ bí ọjọ́ orí wọn bá ṣe wà sí. Ohun tá a gbọ́ ni pé ọmọ tó bá bẹ̀rẹ̀ maternel níbẹ̀ láti ọdún 3 àbọ̀ àbí ọdún 4, wọn ò gbà á. Tó bá sì ti ṣe, tó bá ku díẹ̀, ó ti kọjá ọdún 5, wọn ò ṣe ìwé ẹ̀ tí ó fi lọ sí ilé ìwé ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ tá a mọ̀ sí séyì. Ṣùgbọ́n ọmọ tó bá yẹ pé ilé ló bá ti wá tààrà tó fẹ́ bẹ̀rẹ̀ ilé ìwé, ọdún 6 ló máa ní kó tó bẹ̀rẹ̀ séyì. Èrò pọ̀ lọ́pọ̀lọpọ̀, pàtàkì àwọn ọmọ iléèwé wa tó jẹ́ obìnrin wọn pọ̀ tó ń wá látọ̀tún. Àwọn kan sì wà tó jẹ́ pé wọ́n kó àwọn ọmọ wọn kúrò ní iléèwé mìíràn tó fẹ́ bẹ̀rẹ̀ iléèwé tuntun tí wọ́n wà yẹn. Àwọn yẹn wọ́n gbọ́dọ̀ mú ìwé tó fi hàn pé wọ́n ṣiṣẹ́ ń bẹ̀, wọ́n fọwọ́ sí pé kán wá bẹ̀rẹ̀ iléèwé ní ibẹ̀. Lọ́tún lòsì gbogbo rẹ̀, àwọn ọmọ náà asúmọ́ wọn sọ wípé oúnjẹ tó ń ṣe fún àwọn ó dára. Tí wọ́n bá ṣe ìrẹsì fún wọn lọ́jọ́ títòní tó bá dọ̀la ńkọ́, wọ́n lè ṣe nǹkan tí a mọ̀ sí ọkà tàbí kí wọ́n ṣe jòǹgólí fún wọn bí wọ́n ṣe ń lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní àwọn iléèwé náà jákèjádò orílẹ̀-èdè wa Benin nìyẹn. Wàyí o, ẹ jẹ́ kí a fi ẹsẹ̀ kan dé Sèje lákàn. Wọ́n ti tún ṣílẹ̀kùn ilé ìwé kalẹ̀ fún wọn ní ọdún yìí ní ilé ìwé náà ní ọjọ́ Ajé 14 ọdún lẹ́ndí 14 September 2026, tí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ti mú ọ̀nà ilé ìwé dání láti máa lọ. Iṣẹ́ ni ojúde ńṣe ni ojúde ilé ìwé náà ń kọ́ okùn jaburata fún èrò tí wọ́n wá fi orúkọ ọmọ wọn sí ìwé ní ilé ìwé náà gẹ́gẹ́ bí ìlànà ẹ̀kọ́ ní igbákejì ìtamọ̀ sí sàǹsọ́ Sèje náà sọ. Tí a gbọ́, ìrópọ̀ nítorí ẹ̀kọ́ ọ̀fẹ́ ni ilé ìwé náà jẹ́ fún ọmọbìnrin láti ilé ìwé ológo wẹrẹ títí dé yunifásitì. Nítorí náà ni wọ́n ṣe rí èrò púpọ̀
pàtàkì àwọn ọmọbìnrin ni.

0: wọ́n sọ. Gbogbo nǹkan ló lọ déédé ní Sèje Dulac ni èyí tí ó mú inú àwọn ọmọdé bìnrin dùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Frank Agbẹ́yìn gbà tí a gbọ́ lanika fi tó wa létí. Agogo mọ́kànlá ó lù ó kọjá ìṣẹ́jú mọ́kànlá lọ́dọ̀ ti wà níbí. A máa gbàbẹ̀ fi sọ fún wa pé ètò olóòtú ìjọba fún àwọn olùkọ́. Ètò olóòtú ìjọba Rumi Aduwa dá yìí fún àwọn olùkọ́ èyí tí ó ṣe pẹ̀lú wọn nígbà tí wọ́n fi ṣe ìpàdé pẹ̀lú àwọn aṣojú IMA àti aṣojú àwọn olùgbèjà. Àwọn òṣìṣẹ́ tí a mọ̀ sí Organisation Syndicale ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí ètò tí olóòtú ìjọba sọ níbi ìpàdé náà tí wọ́n ṣe ní ìforíkorí èyí tí kò sí Bẹ̀nẹ́ kan sára sí nítorí ètò tó mú ìlọsíwájú wá ni. CSR Bẹ̀nẹ́ àti CSTB gẹ́gẹ́ bí Ọ̀gbẹ́ni Ansemo Amusu àti Kasa tí wọ́n jẹ́ aláṣẹ SJ ní CSR Bẹ̀nẹ́ àti CSTB ti ṣe àlàyé. Ètò náà tún mú ìtẹ́lọ́rùn wá sí àárín aṣojú àwọn IMA tó jẹ́ pé wọ́n ti rí òye ibi tí ìjádù náà yóò já sí láti inú ọ̀rọ̀ tí P.Dosu ọmọ ẹgbẹ́ IMA ṣe àlàyé. Àwọn tí wọ́n ní ìmọ̀ nípa iṣẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ti ṣe ń pè wá, ìyẹn ni wọ́n fi ń pè wá fún ìpè tí wọ́n ṣe ìkéde rẹ̀ tí a gbọ́. Kí Ọlọ́run ba lè dùn márì kó má fi ẹnì kankan sílẹ̀ nínú wa. Tí a bá fi bẹ̀ẹ́lẹ̀ a máa sọ fún wa pé ìpàdé olóòtú ìjọba pẹ̀lú àwọn aṣòfin Joseph Jọgbenú àti àwọn ẹmẹ̀wá rẹ̀ aṣòfin fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa Rumi Aduwa yìí ní ọjọ́ Jímọ̀ tí ó kọjá ní eléyìí wáyé níbi ìpàdé tí wọ́n ṣe ní Palais de Congrès ti Marina. Ohun pàtàkì tí ìpàdé yìí mú dání ni ọ̀rọ̀ nípa ohun tí ó kan ọ̀rọ̀ òfin ilé wa àti àwọn ohun mìíràn tí ó jẹ́ èrè fún wa ní ilé wa àti ní ẹ̀yìn odi tí a mọ̀ sí Sujet d'intérêt national et international. Professeur Joseph Jọgbenú alága ìgbìmọ̀ aṣòfin ní ìgbà tí ó ń jáde níbi ìpàdé yìí ó sọ̀rọ̀ ní oríṣiríṣi lórí ìpàdé yìí. Ìpàdé yìí tí wọ́n ṣe jẹyọ kúrò nínú ìwé oṣù tí wọ́n ṣe fún ìpàdé ìmúrasílẹ̀ fún ètò ìbùnà owó ti ọdún 2027 ọdún tí ó ń bọ̀ lọ́nà. Akíwa pé ẹkú etílé kò ìkan tó kù ń bí mo gbọ́dọ̀ fi tó alétí kó tó di pé n ó máa lọ. CS Conseil Économique et Social ó ṣe ìpàdé. Ìpàdé tuntun kan wáyé tí Conseil Économique CAS ṣe ní ọjọ́ ìṣẹ́gun tí ó kọjá. Èyí sì ni ìpàdé kejì tí wọ́n ń ṣe nínú ọdún ní fún odindi 30 ọjọ́ ni wọn yóò fi ṣe ìpàdé náà. Wọn yóò gbé àwọn ọ̀pọ̀lọpọ̀ ìwé tí a mọ̀ sí dossier wò tí ó kan ètò ìbùnà owó ti ọdún tí ó ń bọ̀ ọdún 2027. Wọ́n gbé ìyẹn yẹ̀wò. Ọ̀rọ̀ àjẹṣẹ́kù àti ọ̀rọ̀ tí ó kan àwọn ènìyàn ní orílẹ̀-èdè Bẹ̀nẹ́ wa wọ́n gbé yẹn náà yẹ̀wò. Abdullahi Bioshane alága Conseil Économique et Social CAS ni ó ṣìde ètò náà pẹ̀lú ọ̀rọ̀ ìṣíwájú tí ó sọ. Ǹjẹ́ ètò iṣẹ́ ìpàdé yìí yóò máa ṣe kíni? Yóò máa tẹ̀ síwájú títí di ètò iṣẹ́ ìpàdé yìí yẹn ni deuxième section ordinaire yìí ń kọ́ yóò máa tẹ̀síwájú títí fi di ọjọ́ 14 oṣù kẹwàá ọdún tí a wà ní inú rẹ̀ yìí. Ní ìkẹyìn MRAP ṣe ìpàdé parí àbùṣe ó bùṣe. Ní ìparí ọ̀sẹ̀ tí ó kọjá ni MRAP parí ìpàdé wọn lórí ohun ọ̀gbìn tí a mọ̀ sí èyí tí ń ṣe 2026 títí di 2027 ọdún tó ń bọ̀ lọ́nà. Èyí tí mínísítà olóhun ọ̀gbìn ohun ọ̀sìn àti ti ẹja pípa tí a mọ̀ sí MRAP ṣe. Ìpàdé náà wáyé láti lè kan sára sí ìlọsíwájú iṣẹ́ náà. Iṣẹ́ olóhun ọ̀gbìn tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí láti fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ títí wọn yóò fi mọ ojútùú ibi tí wọ́n ń lọ pẹ̀lú àtìlẹ́yìn akọ̀wé àgbà ilé iṣẹ́ náà. Mínísítà náà ṣe àbẹ̀wò okoòwò, oko ìgbàdo àti ìrẹsì ní Bani Kwara, Sinande, Wassa, Penko, Jugu, Paraku, Glazue àti Jija. Mínísítà olóhun ọ̀gbìn kí gbogbo wọn ní orúkọ olótù ìjọba ní ìparí iṣẹ́ náà. Ó kí wọn ní orúkọ olótù ìjọba Rumi Adewale yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mínísítà olóhun ọ̀gbìn ohun ọ̀sìn àti ẹja pípa sọ tí a gbọ́. Gbogbo ìrandu àwọn ènìyàn ni wọ́n gbọ́ tí wọ́n sì gbà títí kan bí ilẹ̀ oko náà ti rí pẹ̀lú ọjà títà. Gbogbo bí nǹkan ṣe ń lọ ni wọ́n sọ nínú ọ̀rọ̀ tí Aden Lokuna tó ṣe àlàyé fún wọn. Kí a rántí pé ní Penko, mínísítà ṣe nǹkan bí ilé iṣẹ́ àkàrà tí a mọ̀ sí Fromagerie de Transformation de Lait de Vache fún ìbẹ̀rẹ̀ iṣẹ́ náà. Kò ní jù báyìí lọ nínú àwọn ìròyìn tí ẹ̀ ń gbọ́ láti ẹnu oníròyìn Fátan Màsí àti nídìí ẹ̀rọ Ọlọ́run. Ìyáàfin Sebastian Yawédéhùn ni ó wà ńbẹ̀ fún ìkéde tí ó wà ní ìkàwọ́ wa bí àti ìtúfọ̀ǹkọ́ mò ń bọ̀ wá. Kí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ ní àǹfààní láti máa gbọ́ wa láti ojúlé iṣẹ́ wa pé ẹ kú etí lẹ́kọ̀ọ́ ẹ bá farabalẹ̀ láti gbọ́ àwọn ìkéde tí ó wà ní ìkàwọ́ wa ń bí yìí. Ìkéde tó wà lọ́mọ èyí oúnjẹ ní ojúlé iṣẹ́ tí ó ń mójútó owó orí gbígbà ní orílẹ̀-èdè wa níbi tí a mọ̀ sí Direction General des Impôts DGI tó ní kí a máa fi eléyìí tó gbogbo àwọn ẹni tó jẹ́ àwọn oníbàárà wọn létí wípé nǹkan pàtàkì kan wà tí wọ́n gbé kalẹ̀ nísìnyí tí ń ṣe Article 132. Point 2 àti 135 ti kóòdù alápapọ̀ tí ó sọ̀rọ̀ sí MPO CGE lára tí wọ́n ṣe lálàyé pé gbogbo ẹ̀yin èèyàn wa tí a mọ̀ tí ẹ ti gba ìwé èyí tó jẹ́ pé wọ́n fi ń sanwó ní ojúlé iṣẹ́ yìí. Owó wo ni? Owó ti AIB yìí ti 100% yẹn ni dọ́là kan lórí pọ́ùn mẹ́rin tí wọ́n máa ń san. Wọ́n ṣe lálàyé pé àwọn ìwé tí ń ṣe facture normalisé ni wọ́n sọ̀rọ̀ lé lórí. Wọ́n ní ti alákọ̀ọ́kọ́ yìí wọ́n ṣe ètò yìí kalẹ̀ fún gbogbo yín ó sì ti bẹ̀rẹ̀ láti ọjọ́ keje oṣù kẹsàn-án ọdún tí a wà nínú èyí tí ó sì máa tẹ̀ síwájú nípa ọ̀rọ̀ owó yìí ní sísan tó sì wá fà á tó jẹ́ pé àwọn ohun tó ń pè ní ìwé kan àwọn nìmérò kan wà ńbẹ̀ tó jẹ́ pé tí ń ṣe nìmérò ìfì tó ti désactivé ẹ̀ tó ti gé tó jẹ́ pé ẹ̀ tún máa rí mọ́. Eléyìí máa ń fà tó jẹ́ pé àti sanwó orí fà tí normalisé yìí ó jẹ́ wàhálà fún yín tí AIB yìí ń kọ́ tí wọ́n sì ń yọ. Wọ́n ṣe lálàyé pé nǹkan tó fà tó fi rí bẹ́ẹ̀ ni wípé àwọn owó kan wà tí ẹ kò san bẹ́ẹ̀ sì ni lórí owó MPO tó yẹ kẹ́ ẹ ṣàkẹ́ ẹ san wọn ni gbogbo yín tó jẹ́ pé àwọn òfin tó yí yín ká ẹ máa rẹ́spẹ̀tẹ́ ẹ ṣe mise à jour irú àwọn kan báyìí wọn ni ìyẹn ló fà tó fi jẹ́ pé wọ́n gé nìmérò ìfì yín. Wọ́n wá ń ṣe lálàyé pé bẹ̀rẹ̀ láti ìgbà tí ẹ ti ń gbọ́ ìkéde yìí gbogbo ẹ̀yin tẹ jẹ́ èèyàn lásán ni o, ẹ̀yin tẹ ní ilé iṣẹ́ ni o, àwọn èèyàn bẹ́ẹ̀ ni o lẹ bá gba èyí sí tẹ́ẹ̀sì ṣe kíni tẹ́ẹ̀sì máa dìde láti lọ máa fi owó yìí kalẹ̀ tẹ bá fẹ́ san fàtí normalisé yìí ń kọ́ wàhálà ó wà ní èrí ẹ̀ tó yẹ pé wọ́n ti gé nìmérò ìfì yín. Wọ́n ṣe lálàyé pé déjé yìí ń pe gbogbo yín pátápátá pé kí oníkálukú yín kó dìde láti lọ san àwọn gbèsè tí ó wà ní ọrùn yín kan fi lè so nìmérò yìí fún yín padà fún gbogbo àwọn ilé iṣẹ́ àti sòsòtè tó jẹ́ pé wọ́n ti mọ̀ yín lórí eléyìí tí àwọn nìmérò ìfì yín wọn dèsà ti gbé rẹ̀. Wọ́n ní ẹ tètè súnmọ́ ilé iṣẹ́ MPO tó bá súnmọ́ yín àti wípé ẹ fọwọ́ sí àwọn ìwé tó yẹ kẹ́ ẹ fi ọwọ́ sí àti wípé gbogbo àwọn nǹkan tẹ jẹ ní gbèsè tó wà ńlẹ̀ tó jẹ́ táàsì tẹ jẹ wọ́n ní ẹ san gbogbo ẹ̀. Gbogbo ohun tó yẹ kẹ́ ẹ ṣe ó ní kẹ́ ẹ ṣe kí wọ́n bá lè ṣe kí ni kan bá lè fún yín ní nìmérò yín padà. Wọ́n nígbà tẹ bá ti wá ṣe gbogbo eléyìí ńkọ́ wọ́n lè wá gbé nìmẹ̀rọ yìí fi yín padà fún yín tó jẹ́ pé ọ̀rọ̀ nípa AEB Sempusan náà ń kọ́ wọn ò wò ó ṣe fún gbogbo yín wọn wàá so wọn padà ǹjẹ́ fún gbogbo ìwádìí tó bá yẹ kí ẹ tún ní lẹ́yìn ìta ṣe lálàyé yìí nǹkan nítorí pé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ wọ́n sì ní ẹnu oníkan ni àti gbọ́kàn ẹ súnmọ́ wọn lórí nọ́mbà tí ìdèje yìí gbé kalẹ̀ 133 tí ẹ bá pè wọ́n lórí nọ́mbà yìí ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tí ó yẹ nítorí wọ́n ní ẹnu oníkan ni àti gbọ́kàn ǹjẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń gbọ́ wa nílé lóko lódò lọ́nà ìkéde yìí ń jẹyọ láti ọ̀dọ̀ àwọn àpapọ̀ àwọn ọmọ ti pọ́ndéwú ṣẹmẹ̀ àti pọ́ndéwú méjì ni wọ́n pín sí wọ́n ní ká máa fi ìkéde yìí tó yín létí pé àwọn fẹ́ ṣe ọdún mọ̀mí mọ̀ ẹ́ ọmọ àtọmọ ọmọ bíbí àdúgbò náà ìyẹn ni ti pọ́ndéwú àti pọ́ndéwú ṣẹmẹ̀ tó ní ká máa sọ fún yín wípé eléyìí yóò máa wáyé ní àdúgbò pọ́ndéwú tó ń pè ní pọ́ndéwú pè ni wọ́n fẹ́ ṣe yóò wáyé ní ọjọ́ jímọ̀ ọjọ́ 15 títí di ọjọ́ àbámẹ́ta wọ́n ṣe ní ọjọ́ 15 25/3 wọ́n tún ṣe ní sàmẹ́dì 26 àti ọjọ́ ọ̀sẹ̀ dimash 27 oṣù tí a wà ní inú ẹ̀ yìí wọ́n ní àwọn program tí wọ́n mú ní ètò tí wọ́n tò fún ṣíṣe rẹ̀ ní lọ́jọ́ ajé ọjọ́ 21 oṣù tí a wà nínú ẹ̀ yìí àti ọjọ́ oṣù èdè ọjọ́ 24 oṣù tá a wà nínú èyí wọ́n ṣe lálàyé pé wọ́n lọ sí ilé ìsìn protestant ti sẹ̀lẹ̀ àti caribbean seraphu tí wọ́n lọ ṣàdúrà níbẹ̀ àwọn èèyàn ló fẹ́ ṣàdúrà tó bá di ní ọjọ́ jímọ̀ ọjọ́ 15 oṣù tá a wà nínú èyí láàgógó mẹ́wàá gérégé wọ́n máa fún àwọn ọmọ iléèwé ní ẹ̀bùn ìwé nǹkan tó ń lò nílé ìwé ní agogo mẹ́wàá òwúrọ̀ ní ọjọ́ jímọ̀ ọjọ́ 15 nìyẹn o oṣù tá a wà nínú ẹ̀yìn tó bá di agogo mẹ́rin nǹkan wọ́n ṣe caravan ìjáde wọ́n jáde ní àwọn àdúgbò méjèèjì yìí ní agogo méje ìrọ̀lẹ́ nǹkan wọ́n ṣe àwọn ètò amúlùúdùn ní èyí tí wọ́n máa lo àwọn ìlú ilẹ̀ wa ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 26 oṣù kẹsàn-án tá a wà yìí ní agogo méje òwúrọ̀ nǹkan wọ́n ṣe ìpolongo lórí ẹ̀fọ́lé ẹ̀fọ́ta ẹgbálé ẹgbàta ní àdúgbò pọ́ndéwú àti ní pọ́ndéwú tẹ̀mẹ̀ ǹjẹ́ ní ibi tẹ̀rẹ̀ pọ́ndéwú eléyìí ó ti wáyé láàgógó mẹ́wàá wọ́n ṣe àdúrà ní ọ̀nà ti mùsùlùmí láàgógó mẹ́rin kọ wọ́n gbábà náà wọ́n gbì lọ́tọ̀ nǹkan bẹ́ẹ̀ wọ́n máa gbábà náà gbogbo nǹkan bẹ́ẹ̀ wọ́n ṣe láàgó mẹ́rin láàgó méje ìrọ̀lẹ́ ńkọ wọ́n lu àwo àwọn olórin tán bá pè wọ́n wá lùlù tó bá di ní ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ 27 oṣù tá a wà nínú èyí bákan náà láàgógó méjìlá ńkọ wọn ni wọn wàá bẹ̀rẹ̀ nǹkan tá a mọ̀ sí picnic tó ní kálukú ó ṣe ń jẹ tiẹ̀ wá tán máa jẹ tán máa jó tí wọ́n sì máa mu ǹjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ bíbí pọ́ndéwú àti pọ́ndéwú tẹ̀mẹ̀ wọn ni gbogbo yín pátápátá kẹ pera yín gbogbo yín kẹ wá láti wá kópa nínú ètò yìí tí ó fẹ́ ṣe kíni tí ó fẹ́ wáyé ní àdúgbò yín pọ́ndéwú pè wọ́n ní ẹ̀yìn ni wọ́n ń pè pọ́ndéwú pè ó kan gbogbo yín pátápátá wọ́n ní ẹ wá lápapọ̀ sí àdúgbò yìí káwọn jọ ṣe ọdún náà ǹjẹ́ ìkéde yìí ó kan gbogbo ẹ̀yìn èèyàn wa pátápátá tẹ wà ní pọ́ndéwú àti pọ́ndéwú ṣẹmẹ̀ lọ́hùn wọ́n ń ṣe ní àlàyé wípé àwọn tí wọ́n ṣe ètò yìí tẹ bá ní nǹkan tẹ fẹ́ béèrè lọ́wọ́ wọn ẹ kàn sí kọ̀dínátẹ́ wọn jules tela ní orí 0 1 97 2nd 2nd 3rd fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tẹ bá tún fẹ́ lẹ́yìn tí a wá ṣe níbí yìí ǹjẹ́ ìkéde eléyìí nǹkan ó jẹ́ ìkéde pàtàkì kan tó ń jẹ láti ojúlé iṣẹ́ ìyẹn ni saint aurélie tí wọ́n sọ fún yín pé lójoojúmọ́ ayé yìí ìrònú tàwọn ni wípé kí ni nǹkan tí ẹ mú fi ti oúnjẹ tí ẹ bá jẹ lẹ́yìn ni wọ́n á gbé kan dé nísìnyí wọ́n ní ọtí láéláé chateau perrier yìí tí wọ́n sọ yìí ńkọ́ ó dá lọ́pọ̀lọpọ̀ wọ́n ní páálí rẹ̀ mẹ́fà ló wà nínú páálí náà wọ́n sì ń tà ní 20 àpò láti ọdún 2019 gbọ́n ló ti wà láyé tó sì jẹ́ pé ìgò mẹ́fà ló wà nínú ẹ̀ 6 bùtẹ́ẹ̀ ló ń bẹ nínú ẹ̀ ǹjẹ́ wọ́n ní àwọn nǹkan wọ̀nyí kò pọ̀ púpọ̀ fún gbogbo ẹ̀yìn tí ẹ bá ń fẹ́ CAF Société Aurélie won se lalaye ipe ibi ti awon wa togbin la won wa ni togbin plage ni awon wa ni kete ti e ba fi Carrefour Club de Roi sile e pin won lori 01 5302 7736 je CAF Saint Aurélie nko won na won wa ni kale fun yin to je pe gbogbo awon kan won yi bi o se dara te ri nkan fi tin te ba mu leyin ni awon sare ba nje ikede eyi ti won fi pe yin pe ke wa ko pa
1: igbo igbo pa lolo mo bere ki lo se fun ko to pa lolo
0: ni oruko ebi dorego ni wida ni adugbo zumai ni won pe gbogbo eyin eyan wa ipe ke wa ko pa pataki ninu adura ti ojo mokanle ni ogoji yin ni 40m ju ti onitohun fi aye sile eni won won ma le gbagbe ti oruko re nje Rita Dorego o fi awon sile eleyin ko yo waye ni ile ebi won ni wida gege bi awon eto ti won to kale yi ni ana ojo jimo ni ojo jimo yin ni ana niyan o ti se ojo kejidi ni ogun osu kesan ta wa ila go me joale won ti se adura aisun kan ni oni ni oni tin se ana shwedi eni tin se ojo jimo ojo kokan din ni ogun osu kesan ti a wa ila gogo mokan la abo nko won tin se action de grace misa idupe ni ile isinsin basilica Notre Dame de l'Immaculée Conception ni wida lohun ni ojo oni kan na la gogo kan osan won se adura ni ilana ti musulumi ni ile ebi na yen ni ebi dorego ni wida lohun ni adugbo zomai leyin na nko won joko po won fi nkankan fi pa enu e fi adura ran ologbe yi lowo ki olohun ba lawura bi ko ba gbe si afefe rere ologbe na ni Rita Dorego kolohun ko gbe si afefe rere koni ju bayi lo ninu gbogbo ikede ati awon itufo ti mo fi to wa leti ki olohun ba ledumare ko wa pelu wa laipe laijina a ma pade ninu eto temi ati afapa ase ati kwakenu mutaru manse.

0: jẹ ọmọ nkan tó ń dójú mi. Bẹ́ẹ̀ni ẹ̀yà
1: dáhẹ̀. Bẹ́ẹ̀ni ẹ̀yà dáhẹ̀ ràmọ́tì àtọ̀ ìdá akọ́lá ti sàhábà ti kọ́lá.
0: Bọ̀ èmi nù sísẹ́ ẹ̀dọ́.
1: Sókè náà ò lè bálàdé máa yí tẹun.
0: Àyígbà ikò kúdà yìí, òkú ikò kúdà yìí, ìwọ̀n ẹ̀dọ̀ ikò kúdà yìí jí, bọ̀ èmi nù àjàjì
1: kan. Fa Anzeli náà bí Hílí máa.
0: Ẹ lọ wẹ́ nínú èmi nù wá dé òsì jẹ̀tì. Èmi ni wàá dé sí jẹ̀ tẹ́lú àyè kún
1: báyìí. Fa àkọ́rọ́jì náà bí mi ń kúlẹ̀ samarọ́.
0: Ẹ lọ bọ̀ mí náà wá yí tó dé àti ṣíṣe ìhùnmẹ̀hùnmẹ̀ lẹ́ẹ̀tán. Èmi ni wàá dé àti ṣíṣe ìhùnmẹ̀hùnmẹ̀ lẹ́ẹ̀tán. Dèvì ìgbẹ́ tọ́tún náà lù lọ́dún náà gbẹ́ta yìí gbajú bọ̀ kò fẹ́ náà gbọ̀. Èmi ni wàá dé tọ́tọ̀ àyè gbà mọ́ nǹkan tó jí sọ́mi.
1: Kàdálíkà yóò kórè jù lè má o ta.
0: Èmi dọ̀nà mi dúró ní lọ. Ẹ̀dọ̀ mọ́dò pọ́lọ́wọ́ èmi nù fún ọjọ́ sọ̀dọ̀ mẹ́gbọ̀n. Ẹ̀dọ̀ de.
1: Kàdálíkà.
0: Ẹ̀dọ̀ mọ́wẹ̀ pẹ́pẹ́.
1: Kàdálíkà.
0: Ẹ̀dọ̀ mọ́wẹ̀ mi nù
1: báyìí. Kàdálíkà tó kórè jù lè má o ta.
0: Ẹ̀dọ̀ mọ́wẹ̀ mi nù fún ọjọ́ sọ̀dọ̀ mẹ́gbọ̀n. Ẹ̀dọ̀ pẹ́pẹ́pẹ́ nù dé mi jìrá mi kó jí kún kó dọ̀ àti sísẹ́ pọ́nẹ̀ tó àyè ìgbàdé ìkòkò yẹ́dọ̀ kàdálíkà.
1: Kàdálíkà. Nuhu tó kórè jù lè má o ta.
0: Ẹ̀dọ̀ mọ́wẹ́ mi nù dé
1: òjò. Kàdálíkà nu kórè jù lè má o ta. Láàlákùn tàdákẹ́rù.
0: Náàmì wulẹ̀ ní dọ́nà dó fún ìwẹ̀ òfin mi dọ́nà dó fún ìwẹ̀ ẹ̀sùn mi nù báyìí nù mọ́kàn tó ń bọ̀ sọ́nù dọ́nà mi. Náà yí àmì tán ní dọ́nà nù.
1: Kàdálíkà nu kórè jù lè má o ta. Láàlákùn tàdákẹ́rù wàlí báládù tọ̀ yíbù.
0: Ẹ̀dọ̀ wàlí báládù tọ̀ yíbù. Ẹ̀dọ̀ mi kún òtò dé yín tò dàgbé.
1: Ya haru ju na batu hu bibi ni rabi. Ati
0: sise tole no ton po gbedide okuno e tonton po.
1: Wale baladu toyibu.
0: Otodagbe, otodagbe.
1: Ya haru ju na batu hu.
0: Me to kwe gbele nyon nui u gami u me iwa filile. E mi do wale baladu toyibu. Ama mondo, me ene u okwa siye po baladu toyibu we yin yeme awele. Eh, yemi awele. Ẹ̀rọ ẹ̀rọ wàlí báládù tọ́
1: yíbù
0: ẹ̀rọ mi pọ́n àyígbà àbí òkú àbí ìwẹ̀ tó dé eyín ìwẹ̀ tó dágbé.
1: Yàkàrù jù náà bá tún hun bí ìdí ní rọ́bì yìí.
0: Ẹ̀rọ ẹ̀wọ̀n nù dé sísé tó tó bí ìdí ní rọ́bì yìí pò gbèdìdì òkú nù ètò tó
1: tó. Wàlẹ̀ ni.
0: Lọ́tẹ̀ yédè sísé dàgbé tó àbí yé máa dé sísé dàgbé.
1: Ọ̀bùsà.
0: Yédè sísé dàgbé tó. Amamọ asuene ati ene ye de sise dagbe ton sise dagbe de de ton na doko doko ma u ton lo e tewe ton na ye e tonu na ye abi ma tonu na ye eno sigba
1: walladhi khabutha
0: eno ekhe manyo ekhe manyo ati
1: la yakhruju illa nakidan
0: ewo mana ton agabo ewo mana de nde ton o de to manyo abi gbe to de manyo àbí aside ma yan asude ma yan wọn ètò de ma yan ẹjọ yéwulẹ máa dé nílé tán.
1: láyà kẹrùjọ ìlànà kẹdà.
0: ìlànà kẹdà nùtẹ́ntẹ́hún dé nùtí nùtí dé wẹ̀ nínú ìdí tán ẹ máa rán ọdẹ nùtọ̀ gbòyà.
1: kàdálíkà
0: ẹjọ máa wà ọdọ ẹjọ mi jílẹ tó dàgbé gbòsọ jílẹ tó ènìyàn.
1: kàdálíkà
0: ẹjọ mọ̀wẹ́ mọ̀lò pọ̀ pẹ́pẹ́.
1: kàdálíkà nù sọ̀rífù lẹ́ tìlíkan omi ẹ̀ṣkúrú.
0: ẹ̀rọ mọ́wọ́ ẹ̀mí lẹ́ máa wà họ́lù báyìí gbọdọ̀ náà mi zẹ́tẹ́ mẹ́ náà mi ùmẹ̀dẹ́ èèyàn pẹ́ tó
1: lẹ́. kàdálíkà ló sọ̀rọ̀ ìfúnlẹ̀ ayé tìlíkan omi ẹ̀ṣkúrú.
0: mi ùmẹ̀ èèyàn pẹ́ tó lẹ̀ máa wúdọ̀ mọ́wọ́ ẹ̀mí báyìí dó náà mi lẹ̀ náà mi ní mọ̀nùkúnú jẹ́gùn náà mi ùmẹ̀dẹ́ èèyàn ò pẹ́ tó lẹ̀.
2: O mẹ́rin pẹ̀gbẹ́lẹ̀ ọ̀ mi hùn kan lọ́nu mi 01-21-31-45-32 01-21-60. Mi jà wẹ̀ lọ, mi náà yí gbé náà mi.
1: Iná má lè ẹ́ sànù dọ̀ẹ́ fún bí àhálì yùkì mú kọ́lé ìlànà ìdáwó fún màyà rẹ̀ kálù. Tazawadé
0: jẹ̀mí ńlá. Sọ̀nù dàgbéda yìí, sọ̀nù dàgbéda yìí, nùdé sọ̀ àdè tó wọ́tò tó gbẹ́rọ̀mẹ̀dé mi wá jọ́nù wẹ̀mí ìbò tó gbẹ̀mẹ̀. Bọ́nà wá yìí pé nùdé ànábẹ́ ìbọnà lẹ́kọ̀ọ́ yìí pé sọ̀nù dàgbéda yìí. Tazawadé jẹ̀mí ńlá. Ẹ̀rọ nu èèyàn lẹ̀ anáyì pẹ̀tọ̀ máa wà họ́lù nùkan anáyì dògbé
1: láyé dáhìndàdà.
0: Dé ànà jìrà nùdògbọ̀n ẹ̀yàmọ̀ wẹ̀gbẹ̀ tó tẹ̀tẹ̀ mẹ́tàn de anu jira dogbon abi de anyo gbegbe zeda yi gbon en do bi baibo ama mo do bi baibo taza wadu jemila eh min fi alika edo muto wele azon de anyo wale eh o e ma wande e igberedu aho iri e no su awon e ko aro ba
2: mi da yo bo mi ke ka bona mi teju atongara le mi ra etetepon
0: etetepon
2: ji mi ra mi
1: mi ama anisu le fata
0: inama anisu le fata
2: ka na ho de na mi bo mi atun osa
1: ala inama le insanu daifu bi ahali
0: bi ahali
1: bi ahali
0: ukimu
1: kulila
0: idahum thumma yarhalu
1: Oh,
0: that is my own.
2: And in a minute, to me, I don't know how to
0: say. I'm not that. Oh, they're not to do me, put
2: it.
0: I mean, do me do. They're not me, check you at all. Emma, and they didn't amount. They
2: said you are 20.
0: You are 20. I mean, what to me, you are 20. Abby, when you are 20 years,
1: I'm not going to say.
0: My wife.
2: My own is a miracle.
0: My own was a journey. My only mat, my only mat, you don't
2: know. Never need any, and I will not wait for you. Maybe I'll do it.
0: Eh doto nde edo emi no wa nde le wenu vena mi gbe tole emi no bayi bodo no he gbo mi ton dote wenu a to fi vena mi ledo ite uto
1: ma o bayi mo aye
0: ite uto ma o bayi mo aye do gbigbo lo ma vena mi weya amo eyin lo gbigbo lo vena mi nu e ma o ze wa nu lo we mi na ki alo ba bo na yi ma o ni ka di kede mi gan pe guro u we ni ze wa na do
1: ko mi na
0: ma o ni ma jo mi do bulo e gbe si asara yan na do ko eh subhanaka allahumma wa bihamdika
1: nashhadu an la ilaha illa anta
0: astaghfiruka wa atubu ilayka subhanaka
2: rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al mursalin alhamdulillahi rabbil alamin fi de pepe de afopa mi ton hun zode e ma o ni pon bo fi fade mi na mi e gbe ji ma gbe mi sonu wa iji mo bayi kirun bo sha salatu na no bi mi ton muhammad sallallahu alaihi wasallam de pole bi eso ya san chi atan gbe ma o ni cho gbigbo
3: Allahu akbar, Allahu akbar.

0: fête de la 104.3
1: Radio Topa,
2: la vraie radio.
3: Ibere le yo se feran lati wo PSG pelu irawo keta ninu Ligue des Champions kabi ki e mo eni ti o gba La Liga laarin Real Madrid ati Barca. Chicken bade ni 2027 o mo din to nira lati yan kabi beko. Nitori na e wo gbogbo e pelu Canal Plus. Awon omo ye wa n ba yin lo pelu ere idaraya ati tupale to jinle. Ki e le ma padanu kankan ninu idije ati awon isele pataki. Canal Plus o ju ere idaraya lo. Lọ́lọ́ ìyẹ̀rù abọ́ni Canaplus yín kẹlẹ̀ ní ọ̀fà ní ọgbọ̀n ọjọ́ lọ́fẹ̀. Tí ẹ kò bá ti jẹ́ oníbàárà Canaplus dekodẹ́ àṣìdé wà ní àpò mọ́ ń péré. Láti Formil Access pẹ̀lú gbogbo yòókù ọ̀fẹ́ ló bade. Tí ẹ fi lè ránfà ní ìgbà ẹ lọ sí ibùdó Canaplus tó súnmọ́ ilé yín fún ẹkúnrẹ́rẹ́ àlàyé. Canaplus, ojú eré ìdárayá lọ.

0: eyon mo kwa bo mi so kan yin ko mi ton
1: ye no yoro mi do eugene mehwenu
0: bo mi yin
1: yin nu kan to o dopo to tito meheye ze do ayina kunde wo pe si alinu yin nu kan to ropo nu kan to de nka yin eyin president sous comité logistique et culturel
0: yin ma iwe maison do lu gba fi
1: e ba iro yin nu kan to na gbeta e na pe nu kundo tito me e na wure awo pe lo ton e ba si o jandeji e na sin to ten lo me
0: bash azo to era do jomo
1: bash de
0: azo ni mo lo di do de me
1: o bash de glo mele na sin e o nu ho to nu ho si de na wa ten lo me ni le ko yin po gbeta ti re po eto tun yen we to ko na
0: mi vgg column to ga mi ho igba fun ka bi
1: vgg column to yin baba ti re ho igba to fun wo
0: mi ni mi to mi ji mi to pon lo mi ho pon lo
1: mi ho to
0: o mo yon friend bo ji bi friend bo ko
1: mi friend ma we ja
0: mi do to mi o we ngo to ro ko fi ga ya mi ga yon ko mi do
2: fresh na pon
0: ji o
2: mi ko do zan yẹnu yọmi na sọlọnj kúkú ìmẹdé yọmi bọ yín kọńdé ó sì fi lópó.
0: àwa dasu fúnlẹ̀ kàyí ìjìwé fúnlẹ̀ kàyí àwa káyàwó fúnlẹ̀ kàyí àkọ́yégbà fúnlẹ̀ kàyí àwa sànú fúnlẹ̀.
2: yé má jimi tó kọńdé o ọgbọ́nù ẹ̀ jimi dé àyín náà fi lẹ́sìn àgbàjì mọ́ bàbá mi tán lẹ́wà họ ńdó kọńdé o mọ́ mi tí tó kọ́ yín kọńdé o tán lọ́mẹ́ mọ ọrùnú èyí mi wà gbèjà yé mi ọsúlẹ mi ò láàánú líla lọ mọ ọtọ ọsẹ ẹ mi dìde mi dọdọ bọ mi jọ ń dùn ètò kọ lọ mẹ mi nọ mi nígbà tí ó nù mi mọ náà dùn mí lè híya ó wẹ̀sùn mi wá fi ètò gbèjà yé.
0: ìdọ̀nù ìtàn tó mi.
2: ìlà tẹ̀dọ̀ mi.
0: ọ pé dúdú lọ lẹmútọ́dún ní mi tẹ̀lé kàfí gbé ẹ̀dọ̀ dìẹ̀ mi pinlẹ̀ tiẹ̀ títà báy
2: fúrẹ́sẹ̀ náà pọ́n ẹ̀rẹ́ tẹ̀ náà mi mi máa dùn pé lọ́pọ́n títàn dé mi náà ń dùn lọ wúdi ẹ̀
0: wọ́n yẹn hí lọ
2: wọ́n wẹ̀ ni.
0: títún tẹ́lẹ̀ mi kà zero tè mí nù gbọ́ ẹ̀rọ mú mi híà nù lílà mi tàn dé mi tò ń lẹ́dọ̀ mi híà ò fi dé tí tò fi bọ̀ ẹ̀rọ mú àwọn ẹ̀ sàn gbé lọ gàwé àwọn ẹ̀mẹ̀wẹ̀ ò yẹn náà tẹ̀ nọ̀vì kọ́ńdọ́pọ̀ sí ndú jí ṣùgbọ́n àìdọ̀ chọ́ọ̀chì náà báyìí pé makado kan ẹ̀mẹ̀ chọ́ọ̀chì lọ nánà kan ẹ̀mẹ̀ wẹ̀ chọ́ọ̀chì.
1: chọ́ọ̀chì lọ gàwó mẹ̀wẹ̀ chọ́ọ̀chì lọ nàbẹ̀.
0: wẹ́n nàbẹ̀
1: chọ́ọ̀chì lọ gàwó mẹ̀ nàbẹ̀. mi
0: máa ẹni wà mi máa mọ kíá tó fi ẹ̀sùn mi dọ̀ mi ní kàmbíọ́. bọ ẹkẹ wẹ ní ìyà pẹlúgbẹ òwe pọpọnù ìrọ̀ǹdọ̀ àfọ̀ ìrọ̀ǹdọ̀ àhàn ìrọ̀ǹdọ̀ nùhògbẹ ìrọ̀ǹdọ̀ nùsùsù tìǹbọ̀ ìrọ̀mọ̀tò òkè dúdú sí tẹ̀mẹ̀ ètẹ́lẹ̀ wẹ̀ ní déèmì olẹ́mi zero tè pàtàkì bọ̀ pẹ̀lú anọ́dọ̀ jẹ́ àjọ mọ́kànbíọ́ lóyún lẹ́wẹ̀ ní àjọ òkè tán lóyún kókó ìsọ̀lájì.
2: ẹ náà tẹ náà mi fẹ́ ṣe náà pọ́n ó mi náà dùnfẹ́ mi yí àvọ̀rọ̀ kpọ́rọ̀ tè àvọ̀rọ̀ èèyàn hàn pẹ̀ ẹ dáa tsọ ganji.
0: mi ayi tí a mi yọ̀nà tọ́mọ́ra bọ̀ námùtẹ́rọ wájú yẹn ayé lọ́mọ́ra àfọ̀ àfọ̀ kpọ́nrẹ́ sí ipò ìsí àfọ̀rí mi ayi tí gandara mi yẹn.
2: ẹ máa dánwó dẹ́nẹ̀.
0: mi ayi garopo yẹn kpó tó anọ̀ẹ́bí
2: ahọ́bí mi tán kpó
0: anọ̀ẹ́bí yọ̀nù kpó.
2: mi awé lẹ̀.
0: ẹ bá yẹ garopo mi ayi zẹ́mbọ̀ yẹn mi ayi tọ̀bọ̀ náà mi ayi tọ̀bọ̀ wá pẹ̀lú tẹ̀mẹ̀ b ma lanu tata ne na ma.
1: e ma lo wore pepe.
2: nọ mi o nọmọ mi o se ma jẹ tokunu si to mẹ.
0: ẹyọ àfọlọ kò tó lu
2: àfọlọ nọ ẹ dà jọ
0: àfọlọ yẹ yí àfọpọ nka yí yẹ kanto do o àtsàdé ti di ìran kande mi lọ òfilele si kò yẹ òwe mẹ kò yẹ onílé si kò yẹ nàmì tọrọ tè do nyuẹ dọ mọ ní yèsè ńdá lọmẹ náà mi ò ha ye wa ye lẹ mi bẹrẹ sun tse
1: eugène
0: gbọdọ kókísọrọ ni o yin o fata ka da yi bẹrẹ bẹrẹ. maa wo sọ wa ne di.
2: fúrẹ́sẹ̀ náà kan
0: n ṣiọ́
2: àbọ̀lọ́ mi ń de ìhuntunlọ́ dé mẹ́ ìhuntunlọ́ ní ètò fìyè dé yọ̀bọ̀nà yọ̀dọ̀ logo ẹ dé mẹ́
0: lọ́sìn
2: gòlọ́ dé mẹ́ mọ̀ mi sọ wa kàn pọ́ńdọ́ hùwẹ́ premier edition.
0: o e kan de me
2: mi so kan de me
0: ijo de nbo ponde wu de ponde wu kwe ro ponde wu kwe ijo de nbo son kwere nu gbon ayin do titan de mi juna du kwere ijo de nbo yin pemo
2: ina chena mi mi mo do ye mo lo fon ha mo lo wa nu nde ma ti ma fon gidigidi mo la wa ni asin yin bo jan chite ama wa de de an jayi mi no te bo pon bo me nkan kokon kon kon mele to bi bayi pataki deuxième arrondissement lo mende kode kode kode le me to bi bayi wa mi do ye o fi emi je di mi o sule mi ze nu kon bo do to nu mo ma so yin opo opo vu to kon de wu lo e je do mi o sule mi ni chite bo ze ko mi ton lo te na mi o sule ni da me me ton jo mi ano ye wo le ponu wo ze mo mi ze ti to me lo do te mo do yin titan
0: o yo o be so je je no be yin o come gale me yin beton kundeji to kolomele o to me yin o togan sin a fozero teto kavi me ni nado chef d'arrondissement wea o chef quartier le wea conseil le wea na minuto podo ye ule pogbo
1: ah mi to npo epo noue mi to taji mi na dondo mi na gbon kan inu na dondo se a mi ton gogo yi akoyon prospect e ma no godo na nuwe wa mi ton he ego alo na mi taun ego alo na mi taun mo so do alo emi to to emi ton to te na mi bai je fide bo e juro na bai ndi epo mi po lo mi ni so juro emi emi na bai mi po do mo po ono rap mi ton so wo Alessandro wo su so to godo na mi ga bo ro mo bo to akonpin po tu do ho me na mi lo ehe o e na igbon de re mi na no go do ra mi mo ro pro odun rap zame hun menu denis to flin honorable falola alice to fine ministre mi ton sedami fagla et to flin me un concolet to monsieur madame ou sous virgile ou sous françois xavier famille agbangba famille yaya ponde uton ibis décor famille oh oui d'accord mele flin temete
0: e wa kanu bi oyan egbero podo mo lo etedo ete bodo ponde u nana do non glemu etedo ete bodo
2: fresh na kon
0: etedo ete bodo ponde u
2: ponde u ni emodo
0: amodo ka aba ti dora
2: ndi dona ponde u lo wa ino ye ni pondo nungo yo bodo example parce que comme ton me
0: mi ra pondo merevolego e kai mi le na pondo go na merevolego
2: me le vole na pondo mi lego
0: e mi le ka jan pon pelo do merevolego do du ni
2: e o me le chen ko na mai no mi jan pondo ego
0: amo
2: mo ton mai mo ton
0: e je no me weru mi do e je mi do kolo me
1: bo ye o ho eyin bo ndu do don to fren ma we
0: awe mo wa
1: me mo ma do aboki ko ji we ye ji mi do
0: bo
1: ndu wa ndu wa mo to fren di ma
0: ko ni ulo o jodin o ba ipe ni mu
1: mo ndu ulo jo
0: mo gboro mo ayi gba mi amu ayi gba bo amo ye ma koru poropo bo su yin koru poropo ponde un ton lo di
1: ponde ulo dai se matthew e run yoro
0: ganji yun e
1: se matthew e run yoro do di de mi se to meho mi ton lesin inu medo ye do mo o terrain we ye ya papa bo ye me mi ton le ro su wa mi ro come come le no ito gbe lorun bo de do terrain ye ki kan kati ro propos si yin ko bi o ye je kon de o sin meleji to saint matthew sin meleji gbe lorun bo ye do mo o na mi le mi fite mi ton ye ro saint matthew bo ro gan ro poro mi ma sin gan to gan sin me to gan ji sin yin ko gba leji mi din yin ko re fo ran mi we ro be pon me ro pon mi ro pon de wo e
0: mi ran mi
1: yin fi de yin ko pon de wo lo jo ti e be son ni
0: e do tanu gbo mi ami tan glo nka po han pe vi ro popo